0: conduct will change.
1: Bẹ́ẹ̀ni àpẹnu fòfò náà tọ̀.
0: Our conduct will change.
1: Bẹ́ẹ̀ni àmì àpá àgbẹ̀rún náà tọ̀.
0: Our lifestyle will change.
1: Bẹ́ẹ̀ni àmì àpá àdẹ̀ náà tọ̀.
0: Our behavior will change.
1: Bẹ́ẹ̀ni àmì àpẹnu ọ̀nà náà tọ̀.
0: Our answering one another will change.
1: Bẹ́ẹ̀ni àpẹnu àmúdúdú náà nyànjọ náà tọ̀.
0: Everything we have been saying, everything we have been doing, everything will change.
1: Bẹ́ẹ̀ni ṣàánú sí mi ọ̀nà, ṣàánú sí mi ìgbọ̀n náà tọ̀.
0: Let your conversation change.
1: Mi àpẹnu àgbàgbọ̀ náà tọ̀.
0: Let your answers change.
1: Mi àpẹnu àmúdúdú náà tọ̀.
0: Let your relationships change.
1: Mi àpẹnu àmúdúdú náà tọ̀.
0: If you have not been born again.
1: Ní ma gbọ́ tọ̀ jìmọ̀ ọ̀la.
0: Talk to the Lord and be born again.
1: Tó gbọ̀dọ̀ náà tọ̀ jìmọ̀.

0: fún ní àpẹtọ.
1: That you need a change.
0: Bí lè ṣe ní tọ̀tọ̀.
1: And it will bring the change into your life.
0: Bẹ́ẹ̀ mọ́ lágbe tọ̀tọ̀ dé wà gbọ́mọ.
1: It will bring the change into your language.
0: Mọ́ lágbe tọ̀tọ̀ lè wọ́n yá gbọ́gbọ́ mọ́.
1: Let your speech be always with grace seasoned with salt.
0: Àmọ́ ní wọ́n pẹ́ jẹ̀nà mi àpẹ́ ìyàmọ̀dá sí.
1: That ye may know how ye ought to answer every man.
0: Bẹ́ẹ̀ ni mi àyàn lẹ́sìn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ mi àdó ìyànú tí náà mọ̀ sí àmọ́.